yìí bó ma ti lò kírísì dè gbẹ̀zán ẹ̀tàn yé yẹ pé àìhàn ẹ̀tàn tán bọ́yìn kọ̀gọ́ náà tó débi èdè wá kírísì dè kírísì tó kọ̀gọ́ rẹ̀ fún gbọ́n tí àwẹ̀ tó wẹ̀yìn náà òun ayé nù dídá yẹ̀yọ́ mẹ dídá yẹ̀yọ́ tán rán mẹ́fìlẹ́gọ́ tán mẹ kúbo sọ̀ hún ẹ̀tàn dà yìí náà àmọ̀ wọn èèmọ̀ wọn ayé náà kírísì tán dé ẹ̀ka ìsàtẹ́yẹ bọ̀ wọ́ so ẹ má gbẹdọ̀ dé yìí wọn náà mi yẹ sínú ẹ̀ wọn náà ga wọ́n sọ mẹ́tí tó wọ́n ayé mẹ́tí dá.